0: pura telephone ni ojo chuli ti ojo pataki jolo fun ni akoko yi bere ari ose ojo aje ojumo kijidi ni ogbon osu ebi bi odun egbalo meli ni ogbon lati le share ifa tete ti e ba ti ojo lati pe ago meta ose ti ku ise bi meri la koko lati ose yi e pelu ojo alagbara ti oro ni ale irole ojo ti e lati se ojo aiku ojumo ketadi ni ogun ni lu paraku opo ni awon ti o baba je ni gbogbo awon ipin meteta ti ilu paraku ma se alaye die kun yin papajulo nigbati idanwo ti awon omo kekeke ti ene pini sepe oku ose meji bayi je aso pin pe won ti se idije kekere kan lati fi oju raju ki won wo bawo ni awon yi won se ko eko na si gbogbo ile be nla popo papajulo aso pin pe idanleko pataki kan waye fun awon asofin titun ti won wole bayi je pelu asofin Yakubu Sabigura o se alaye die ninu re o ma gbo won ni kukure ajo sen ye ma gbo Aki lekan si lati le share radio patente ni lo paku ni mbo ni o santo jotu ni awon igi koda won ti wolule igi waya pelu awon waya re bubure ni e to je pe ojo lati oro ni o ayirole ojo ti anayi nge opo ni awon ti o babaje bayi eni won ti se fidel gungu ti ojo kan laarin awon mo adugbo alaga lohun lo se alaye oni ni oro ojo ti ni koda jiji ti awon ji ori pe igi kan be ni eba ile esin ti se ijo catholic ti se saint joseph oni koda igi na o ti wolule bayi leyin ti abasu si waju die oni igi kan tun be to pe leyi ni bi ile ita oti je wolu ile oti to pe gbogbo awon ohun ti o nbe ninu ile oti lo baba je pepata je ari pe ojo na koda opo ni awon ti o se ti o baje sugbon adupe ipe ko si eniyan kan ti o parapa bi enikan ti o ku ninu re bayi be ni en to se alase adugo ti alaga nje klododo wu ninu awon oro ni koda ni oro ni awon yan sare ti won se won wa fi ti eti igbo wi pe koda ojo ti oro ni ojo ti ana ojo nkan to pe opo ni awon ti o baba je won ese kese won si igbera ti o ndide lati lo foju gan bi nkan na se sele si ni gbati awon si ni toto koda o ri pe opo ni awon nkan ti baba je bayi o si se pe nigbati nkan yi sele won ti kesi awon alase ilu paraku ti o je pe won ti pinu pe awon fi awon olopa lati fi ranse ni re ni agbe awon ti an fi di awon ati pe sikan ti won fi leyi lati fi ye ki awon yan ki won ma se to subu sinu pakute ti o le mu ijamba fun wa o si ni ninu re opo ni awon kan to je pe won se ti lele nigbati won koja ti en da duro abi ti so pe a bi a se nlo yi ona na ko dara ni bi won ki da awon ilu ge bi apere oni oni okada kan nigbati won bo ni oro yi ti awon se won so wa ipe a ibi ti o lo iwaju na ki se ibi kan ti o le lo ko ma sare be oni koda ko gboro le awo eyan ni lenu to je pe o se ti se ti lile o si lo nigbati olorun koda o lo subu sinu awon igi ti o ti subu ni oju ona oni asidupe ni owo olorun to pe eni yi ko ni iparapa jube na lo sugbon machine ti o gbo ni o baje patapata ele fi kan pe oye ni akoko yi ki enikan ka ma se akiesi ki o ma se je nigbati irufe nkan ba ba sele nigbati ti pe ojo ro to pe ojo na lagbara oye ki enikan kan ninu irin wa gbogbo re ko ma wa pelu akisi nipati ojo ipapa koda atuso fun pe leyin ti akuro ni adugo alaga lohun atulo ni ilewe giga ti se seje ti ni ma lohun je oludari ile eko na nigbati ari koda ibanuje nla ni ile je fun ni akoko koda ninu awon oro ni koda okan ti awon gbogbe koda opo ni awon yara ile eko to je pe ojo na o ti kakuro awon tolu ti o kakuro oni bi mewa ni awon yara mewa ni ojo na oti ka gbogbo awon paanu re ti o ka kuro bayi ninu ile eko yi awon yara bi metadini ogun nigbati o ba ka mewa ko fun pe meje ni o le so pe o ku ninu re ari ko nigbati o ku meje bawo la se le se ni oro nigbati awon de ari pe aye ko le gba gbogbo lati je ki won ko eko awon so fun awon to pe won be ninu awon ile eko ti ki se ti awon ti won le ni idawo ki won pada sinu ile wo je awon ti won fe le ni idawo ti ada ko le se pe bpc awon ni ape la je ki won tesi wa lati gba idale tori pe ojo idawo na ti sumo tile eni wa tin se yasent enu na yo ti o je oludari ile eko na oni ni ojo ti oni kola bi abawo oye ti awon kotu si ni ipo re mo nitori pe bi nkan na se sele oni ni akoko yi awon reti awon alase ilu oni iru ojo bayi ko ye ki o se bi o se se yi awon toro ki olorun ki o dariji abi ki oni Olorun ko fi tutu sinu nitori pe bi o se nsele yi o je nkan ti o buru ni akoko yi awon toro iran lowo gbogbo awon alase ibase aye awon ilese ajele abi ilese gomina abi awon ti o se alase eto eko ni ipinle abi ni ile Benin akopo ki won wa ni iranlo fun awon ni akoko ibe ni awon oludare abi awon asoju awon obi omo lewe ti a dape ni ape awon akopo won ba die ti a ni amo ni toluka mo ni miji abi ki won wa ni iranlo bayi nitori pe isimi o ti bere ninu iwole na ti won ba titi toko awon yara ti ojo baje yi yo nira fun awon lati je ki won le fi bere eko bi o se to ati bi o ti ye ni ipe ti ya center nu na yo o se si eni kokan nu ilewe ti se ti ni ma lo wu ninu itesi waju je fun irufe awon isoro nigba ti akoko ojo ba de ile ise kan ti o wa lati se idena fun awon nkan ti o le je nkan jalo ti anapin ni agence de protection civile awon ko pa mo ka babe lati je ki won ki si awon mo ilu ki en kokan ti o ma so nipa ojo ti o bere si nura na koko yi nje ni wa tin se jilbe eda ti o je ojo ko pataki nipa ti eto yi lo se alaye oni bi abawo ojo nla pataki ti o bere si ni oni akoko yi o je nkan to je pe o le fa ijamba wa ninu awon ile abi yara kokan o tun se pataki fun awa ti ambe ninu le nigba ti ojo ba bere bayi won ni ina wa e ti an pe ni control lese kese ki a ma yo kuro ko ma se si ni titan mo ki a ka pa lese kese bi ojo ba pari tan a le wa se sugbon nigba ti ojo ba ro ki a ma se je ki ina wa ko to ku lati so pe a le so pe ile ise yi o pa ina sugbon o to ku me to pe won le mu wa ni ojiji o je ki a ma pa e ti ara pe ni control yi bi ko aje be won ni ki a pe o kan ati mejo o fi pe ile ise won ohun tí ó wá tún ṣe pàtàkì òun náà ni pé nigbati ojo nro bayi a o ri pe opo ni to je pe awon waya ina yi o le subu lai mo to si je pe nigbati ojo ro ti eniyan ba ki ese nitori pe waya ina pelu omi ki se nkan to otara won mo se won le gbepo je ti o ba ri be o je pe ki a ma se akisi nigbati abawa ninu ile ti a ba ri pe a bi ile na se ri koda a ri pe ko tun si abo ti o daju won ni ki a sajade kuro ni ile ka lo ni odo awon ilu ni ta ri pe ibi ti awon gbe wa awon anfani nbe fun awon irorun nbe nbe ti o ba si je be ta ba ri pe boya omi na o ti bere si ni kun to je pe ko ti si aye ti a le fi sare nje won ki a pe number ti anapin ni 118 ti a ba ti pe won lese kese ibi ti agbura won sare wa lati wa se kini ki won wa lati gba wa abi ki a ke pe awon ti won be ni eba nitori pe ojo o je nkan ti o dara sugbon ti o ba koja ire o ri pe yo tun fa isoro fun awon omo ilu ranje ki won mu buru ko sele si wa ni akoko yi gbe ohun ti enu ati se jibe eda o se se alaye fun ni akoko yi be gbe ni awa to je pe nigbati ojo ba ro ki a ma se duro ni eba awon igi ka so pe nitori pe ojo ro eba igi ni ki a duro nbe lati so pe a fi ndabu wara unku dara nitori pe bi ategun ba lagbara ti o ba ru igi yi o le fa ijamba wa be ge ni ara o le san lese kese eleyi ti ko ba si nka o le fa isoro ijamba ko ni je ti wa ni akoko yi ninu itesiwaju je ki a so fun wa ni ojo ti oni idawo ti idawo fun ti a pe ni examen plan fun awon omo ile eko ti won fe ni idawo ti a pe ni CP won ti bere ni ojo ti oni ni gbogbo ile Benin lapapo atisha sese lati lo ni ilewe akobere ti andape ni OPP OCBN arabira tun si bake sani ni oludari ani ani ti mojuto eto idawo na ni ilewe eko yi oni gege bi oro ti o so fun gbogbo re oni lo bi o se to ati bi o ti ye ninu eka ile eko awon mo ti won lo ninu ti agba lati kopa ninu idanwo yi won je edegbeta o le mejile ni ogun 672 candidat o si so pe gbogbo re o ti won wa ye bi start bi ti ye gbogbo ti won lati se won se oni ojo mere gbako ni won fi se eto ètò ní ilẹ̀ bí lápapọ̀ ohun tí ó ṣe pàtàkì oní gbogbo ètò yìí lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òjò tí ó ní agbára tí ó rọ̀ ní ọjọ́ tí àná a ó rí pé àwọn pánú yàrá mélòó kan ni òjò náà ti yọ kúrò báyìí nígbàtí àwọn ọmọ tí wọ́n bá sì ń ṣe ẹ̀kọ́ tí wọ́n bá rí pé bóyá atẹ́gùn díẹ̀ ṣe tí pọ́n kẹ́ bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní ké lọ́tùnrúsì kò ní mú ọkàn balẹ̀ wà fún wọn ní àkókò yìí ó ń tọrọ ìrànlọ́wọ́ àwọn aláṣẹ kí wọ́n tètè sáré wá láti wá ra àwọn ní ọwọ́ bẹ́ẹ̀ gẹ́ ni a ó rí pé gbogbo yàrá náà ló ti kún fún àwọn omi ní àkókò tí a wà ń jẹ́ a máa retí pé àwọn aláṣẹ kí wọ́n tètè tẹ́tí sí ẹ̀bẹ̀ àwọn olùdarí ilé ẹ̀kọ́ wọ̀nyí fún ààbò àti àǹfààní àwọn ọmọ àti àwọn olùdarí nípa ti ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ gẹ́ ni a sọ fún wọn pé àwọn aṣòfin ti ìlànà kẹwàá ilé iṣẹ́ àwọn aṣòfin wọn ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì kan tí ó wáyé ní àgọ́lọ́hún láti ojúmọ́ kejìlá fìdí ojúmọ́ kẹrìnlá oṣù ẹ̀bíbí ti àwọ̀ yìí eléyìí láti mọ̀ báwo ni a ṣe lè máa ṣe nípa tí a fẹ́ láti dáwọ́lé àwọn òfin kan ǹjẹ́ yakubu orúgúrá tí ó jẹ́ ọ̀kan láàrin àwọn aṣòfin ẹgbẹ́ òṣèlú bloc republican ní ìpín kẹjọ ètò ọ̀nàdìbò náà ni ẹ tún ṣe àlàyé ohun tí ó jẹ́ gẹ́gẹ́ bí ìpàdé tí wọ́n ṣe yìí àǹfààní tí ó lè mú wá pàtàkì fún àwọn aṣòfin tuntun tí wọ́n àtẹ̀tẹ̀ gbà eléyìí láti jíròrò nípa ètò ìbùnáwó bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní láti ṣe àbójútó iṣẹ́ èyí tí ìjọba ń ṣe òun náà ni ohun kan tí mò ń dáwọ́lé báyìí gbogbo ẹ̀ tí wọ́n sọ fún pé ìròyìn àti ọ̀sẹ̀ yìí kò ní jù báyìí lọ ohun tí ó ṣe pàtàkì àsọ fún ìròyìn náà ni pé òjò ńlá pàtàkì tí ó rọ̀ ní ọjọ́ ní ìrọ̀lẹ́ ọjọ́ ti àná àní ọ̀pọ̀ ni àwọn ohun tí ó bàbàjẹ́ nínú àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta ti ìlú parakọ àti ṣe àlékún yín bẹ́ẹ̀ gẹ́ni nígbà tí ìdánwò àwọn ọmọ wa tí adápẹ́ ní sépè òkú ọ̀sẹ̀ méjì àti ṣe ìdánwò kékeré tí adápẹ́ ìdánwò funfun fún wọn ní àkókò láti mọ báwo ni wọ́n ṣe múra sí kíni ibi tí kò káàtó òun náà ni iṣẹ́ tí wọ́n ń ṣe a ti sọ̀rọ̀ nípa ìdánilẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ṣe aṣòfin a dúpẹ́ fún olùfẹ́ tí a ní láti bọ́ ìròyìn láti ẹnu àwé bodikọ́ọ̀sì ǹjẹ́ tó bá tẹ ẹ̀rọ wa ni christian abosetian a dúpẹ́ fún ìpàdé wa ó tó di ọjọ́ ọ̀la bọ́kí pé ó dìgbà jẹ́
1: alo wa